0: wọ́n fi ministry
1: bó ṣe mú bẹ́ẹ̀lẹ̀
0: kò dá lábàálẹ̀ àwòbọ̀ yẹn ta ewu nígbà tó wá rí ni pẹ̀lú wíṣítọ̀ gbogbo wa máa ewu
1: wọ́n ní lábà ọ̀túnba lábà black panther ó wà.

ọmọ má lọ sọ́kò má lọ sọ́kò mo ní má lọ sọ́kò tó bá lọ sọ́kò o mẹ́ni tó máa bá sí boy nice Naija FM tiwantiwa mílẹ̀ títì ṣáà wọ̀n gbéra.

0: Ọ̀nànà Naija FM 102.7 ìrédìí ara rẹ̀. Àìkí Màmúnẹ̀ Ayíkẹ́wà Gbogbo.
1: Ó dùn, ó lóyin, ó sọkutu wọ̀wọ̀. Naija FM 102.7 ó gbóná fẹlifẹli.
2: Wẹ́rẹ́ bí pẹ̀lú wẹ́rẹ́ bá-bẹ̀rẹ̀. Pẹ̀lú wẹ́rẹ́ bá-bẹ̀rẹ̀.
3: Naija FM 102.7.
4: Original Naija.